0: tó ti fi gbèsè pò yẹ ipò.
1: Mi jẹ́ mìíràn sùn sí ipò ìpè ìwé ni wọ́n epo àzáyẹ rẹ̀ ni.
0: Ẹ epo ẹjọ wa bílọ̀ mẹ́mu.
1: Ẹ sọ nà gbọ́n mi gari.
0: Ẹnẹ lo si se bílọ̀ jẹ́gẹ́rẹ́ egu pavé ẹ̀ mi jẹ́ mi dùn adùn mi tán de. Bọ̀ Akíọ́nà pé bọ̀ Hinna pé.
1: Egu pavé pavé ọjí adùn díẹ̀ mi de à.
0: Wọ́n
1: bẹ̀ fi nẹ̀ zero ọ́nẹ̀. Fi nẹ̀ yìí.
0: Akátá tó tó mẹ̀ zero fi nẹ̀.
1: Sẹ́sà sẹ́sà.
0: Nínú àná wa jẹ́ wọ́ Akíọ́ tó gan jíbo wa pò mọ́ bó wa fi nẹ̀ yàn tó kúrò àwọn ìṣọ́ ìfilé wẹ̀ bílẹ̀ wọ́n mi náà tó dọ̀ mi tán bílọ̀ tí omi náà jẹ̀nu pọ́njì. Ǹjẹ́ jọ́ àwọn èdè kàn wá. Ní adó zàngbélé tó tó tó wà bí ǹjẹ́ wọ́n dán sí wa bó ni ra ìnà àdúgbò ló fi nẹ̀ wọ́n àgbà yìí. Gànjí tó mẹ̀ jẹ́ wa fi nẹ̀.
1: Tẹ́sà.
0: Nga ha sí a kásá tó gbọ́n kótó tó fi tún lẹ́ kó pọ̀ ìnà dúwà tó gbóná gànjí.
1: Lùkúrọ̀ mẹ́tọ́ náà ìfẹ́ lọ́dọ̀ mi á hà lálùkù ìtọ́ mi dó Faransé gbé bẹ́ẹ̀.
2: We dagbede wa ibo mi lo guda yi revolution we mu no ko ya ko to a se menu o ni ko lodo awon afa di we iyo nu to be fun le ko ni o ko ju le me we ni pa mi o di awon afa ta mo e ni nu bodo gidi bodo ni awa gidi ko ya we nu o ko lodo ju e mi no lodo isu a Ena inu bono kisi bono jato. Amo, ayi di wa wune beji yon. Mene walo kwe yon kwe yon. Atpa pata no kwa ou. Obi, beno wande di. Ano nuzo wato. Le da ki yon men. Ome lo kono kwo. O wane ne yon kwe yon. E sa do mwa. A hoto ni le tepon. Bole adon. Mokon kwa waboni nene ya wadi geni ni. Don jo kodo. Yon file. Tó yẹ lọ kò gbọ̀n fún ẹ tó ẹ wẹ́sàn bọ̀ ìmí tó máa ń má àwàdí jẹ́ ọ́ ní ọ̀pẹ ni.
1: Àwọn mi dẹ̀ fi lé mi ọmọ ogun ẹ̀dá yìí.
2: Wẹ́ gẹ̀ẹ́nu ẹ̀ á mẹ́.
1: Àmì ọ̀nà gbẹ̀tá mẹ́bọ̀ gbẹ̀tá ránṣọ́ ọ̀nà ń tẹ́ ọ̀ntọ́bọ̀ mi ọ̀dà àwọn òpónà ọ̀nù mi
2: hàn. Ẹ̀jẹ̀ kẹ́kọ́ sí inú kọ́lé ọ́ ẹ́ àmọ̀lé pọ̀nà lẹ́nu ọ̀nà bàmọ́ mi lọ́nà ọ̀nà lọ́nà tó tó pàbọ̀ mi lọ́dọ̀ àwọn afọ́jú ẹ̀nẹ́. Àwọn atọ́ ní àdìyà àmì náà dìbò ẹ̀nà ẹ̀nà fífi.
1: Ẹwà di ẹgbẹ́ di ìyọ́ pàjápàjá mi ẹ̀nẹ́.
2: Ẹwà di ọgbẹ́ di ẹ̀wẹ́ nílẹ̀ kì í sọ di ha wà wà jíjẹ sọ́nà mọ́tò lopolopo náà gẹ̀ẹ́nú ẹ̀ lọ sí àná ẹ̀mẹ́ lopolopo náà sábò náà gẹ̀ẹ́ àmọ́ ẹ̀ ẹ̀gbẹ̀gbẹ̀ ọ̀ pọ̀nà lẹ́kẹ́rẹ́ ní ẹ̀dọ̀fẹ̀ ju ẹ̀gbẹ̀gbẹ̀.
1: Ndẹ́chindọ̀ ẹ̀hún tó kó ìpónà lẹ́tọ́ lọ ń kẹ́rẹ́ eyan. Ẹ̀rọ ajánu mi ló hábi tán mẹ́ẹ̀dán mọ̀ tó yàrá mọ́lẹ́kún odò àndèjì kó ìpébo yín dúdú. Rádíè tó nú èsì à.
3: Tó
1: ti kú dọ́kùn. Mo pe azane.
3: Ajo
1: azane ko yo fe ti e fe mi lo.
3: E ondo do gba o mo ku do we.
1: Wo ye nku na ya ne.
3: Eh ya ke do o le di tro di mo mbo de go aro po lo ya ke ro o da gbe e do. O da yi le mi jangu. O ko pe ko nu e le nko ton e. Mi fi da pi we no blo gbo bo. Me ba te yi po no e do di awa fo ma so we a. Ta ere we a me ti ku we no blo gbo a ma gi. Sangbe tole ya kare tale ya you know blue teme teme le e ma photo bi blue ba ma no jo zon e wa de zon e meto eh azavi wa ide me e mo di me ya bi o to ga mi to di lo e pe de no duro ko mi no kulo ko me lai organiser le commune au Polo Polo